0: fọ́nchánlẹ̀ máa ó bẹ́ ń kọ́ mẹ́.
1: Mila fọ́nchánlẹ̀ máa ó bẹ́ ń kọ́ mẹ́ fọ́ndàgbé fọ́ngbàkúndó lamẹ̀sẹ̀ fọ́ngbàkúndó àwúyáyá lẹ́kánnẹ́lẹ́ fẹ́ mọ̀ bẹ́ ẹnu sì mú ọjí mídùá pé ní tọ̀hún náà ló àgbẹ̀ gbọ̀ngbọ̀n kẹ̀mí gbaná mi ń dékẹ́ yàtá àpẹ́pọ̀ yìí mìíràn dúró ní gàsí agàmẹ́lódò sí àdé kéye mẹ́lẹ̀ wọ̀ ná mi àtá lókùú ẹmú sọ̀nà lágbètọ̀ ẹ yàgbètọ̀ bí náà jì gbọ̀nà bẹ́ àwọ̀ ẹ̀yìn pé àwọn ọ̀nà gbọ̀nà tọ́hún ohun tó yá gàpòpò kéye mi lásán ebi ń dé pípé kò lè yí ṣégbó a ẹ lásán dó àlọ́mẹ náà tó má dàtẹ́bí ẹ làpòpò agodo ó yẹn láfi nǹkan yẹ̀bẹ́ tọ́ gbé san fún ẹ̀yìn tó túbùlù gàbùlù lásán sọ pé gbèrú ìdọ̀
2: ní agbè náà kì í. ẹ kìí kákà dó dáadáa pé ní ìhó wa ẹ gbàgbé mi dá gbé agbẹ ọdọ mi ń dé gbàpọ̀tọ̀ nǹkan náà mi wà pa ń dé pípé kìlá fẹ́ mi wá nkẹ́ntì ò lábẹ́ ìwé ayé ìpè mà nkẹ́ntì ò lábẹ́ ìwé ayé ìpè rẹ̀ ń gbé gábẹ́ námẹ́ ní pínpín pọ̀ yọ ní pínpín má dúró fún àwọn ọ̀nà bíi blẹ̀ ó dẹ́fẹ̀ yòówó àwọn àwọn ẹdún námẹ́ fìọ́ ẹni ẹdún ẹbí kúkú náà chán àmì ní pínpín tọ́ máa tẹ̀wọ́ lásìrò wà á mú wẹ́sìn káwọ́ jíbẹ́ tó gòjù kó afọ́nyọ́rẹ́ lè ká ọgbọ̀ngbọ̀n the best
1: ape ni mo ba me akongo le ka ke fotole mo ja paso ko fa foto le feu ki balet
2: mo
1: da tv la popia godo yo na pe ko nyebe alla sariki e mu mai mogo fa fala wi no bio nkanje be agbenua e kele me chemi agbo mi si agbe chutu patara

na kọfí mẹsẹkọ pírímíẹ ẹnú lè sèé mímí kọ lè agbájá àgbàkúdó bọ̀bọ̀bọ̀ bẹ́ẹ̀ wọ̀ ní amẹ́lẹ̀ kánẹ́lẹ́ fẹ́ mọ́ bẹ́ẹ̀ lùsẹ̀ mọ̀ jí ẹtọ́gbí mí dòkú jíwe mí ràn bẹ́ẹ̀ fàmí àgbàkúdó ju àpáta kẹ́kẹ́ à má pọ́nde lè tẹ́pẹ́ kò lè lè sèé mímí kọ́ dáa.

rẹ̀ fọwọ́ bọ̀ lò. Bàbá kákọ́ dé lò ìyẹ́ ń kọ̀ bẹ́ fà mí agbájá ọ̀rọ̀ ìjọba bẹ́ bòmí àmì títè bíi títè bọ̀bọ̀bọ̀.